0: Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúnà sẹ́wà náà, ọkí mú iná rẹ̀ yín gbé jọ rẹ̀ gbé wí ọ̀tọ̀ ẹ̀dù. Nọ kẹ́kẹ́ ẹ̀dù ní máa kọ́ yé, ebe sí nà tí a ní iná gbẹ̀rẹ̀ dáin. Ọ̀nà sí ọ̀tọ̀ wà ní kúnà sẹ́wà ẹ̀dù, gọ́vnọ́ sì ní tọ́ mọ̀dé ó pẹ̀wò. Ọkí lọ ìwẹ́kẹ́ yìí, Shine Agenda, nára ìmí ẹgẹ́ ní ẹjẹ̀rẹ̀ wíkì dá sẹ́ nẹ́. Ọ̀nà kìrì akí, nàrà mí ẹ̀dù wẹ̀ ná báyìí. Nà mí ẹgẹ́ ní ẹkí ní kìrì akí ní wọ́ ẹ̀dù rú gbà rú òkú. Ẹ̀dù Health Insurance Commission, ìwọ̀n bẹ̀rẹ̀ lù ọ́ kéré kéré yẹ, ọ̀yì èmi náà tí akí lù fó, àdọ́rọ̀ bọ́ wà gbọ́n. Nínú ẹsẹ̀ bọ́chọ́, insurance plan, ọ̀dà fi nà wẹ́ pa. Ọ̀dà rẹ̀ wí gbóná hú gbé, bómi gbó kéré, 18,000 naira pàná, èmi nà sẹ́rọ̀, èmi yẹ náà nà mí ẹmí gẹ́ ná, akí mi gbó ní ẹ̀kọ́ bọ́ ní ẹ̀pẹ́ ní ní orí sábọ́ váyẹ́ dọ́ lù ọ́yì. Ọ́ sọ hẹ́, bẹ̀tọ̀ pa kìnà, ọ̀rá nà sẹ́rọ̀, ọ̀kẹ́ ayọ̀ rí nà mí ẹgẹ́ ná, ọ̀kí wọ̀n rí, ọ̀kẹ́ arí bí ikú jẹ́ ná ẹ̀gbọ́ lè va, ọ̀kí rọ̀ kú nà hán wá nà sí imọ́ ó bọ̀, àrí sábọ́ lù ọ́yì ọ́sọ hẹ́.
1: 09066395519.
0: Bẹ̀tọ̀ pa kìnà ẹni dà lọ sí ọ́sọ hẹ́, èmi rọ̀ wọ́dà rẹ̀ ṣán NIN National Identity Number òkúrere. Ó máa gbòtì olùrẹ̀ kan òkúre, ó pa bẹ̀rẹ̀ nà mí àrí ìyẹn bí wá ń bẹ́ẹ̀ nà kiri akin. Wà á gba ọwọ́ tí mo máa lẹ̀ báyìí náà tánu màtá náà gba ní wẹ́dà àti ọlẹ́ 08136563397.
2: Sports lovers, it is another beautiful day and Big Billy is right there in the building to give you the latest happening from the world of sport. Please stay glued to your radio set and don't touch the dial. Big Billy will be right back after this break.